0: Allô. Waalaikum salam. Bẹ́ẹ̀ ra ìpè ní àbàbẹ̀ kan ẹ̀. Má dẹ̀ gbé. Sàgbẹ̀bó. Ok. Ok. Yẹ́bó Abúdẹ́ni yẹ́bó Sàgbẹ̀bó bá ń dẹ̀ wọ̀. Abúdẹ́ni. Yẹ́dọ̀ wá ṣe bẹ̀rẹ̀.
1: Sapa si madam for losu na yo bayi bayo na kale dunya na nko
0: krefi na mi tebrenyo nizo nyine tukumbani tumba yebo mole